Ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí, dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ògùn sí, èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkí ààyìn, ẹ mọ́ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọ́mọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde, alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.

0: ojú kan nígbà tí òdó ti ké ọ ẹ tọ́nà àgbẹ̀tọ̀bí só ti ké sí dọ̀lẹ́lẹ́ lọ́gbọ́ ìdọ́ta rọ àkọsúdọ̀ àkútì pẹ́lúkú fídó lámẹ́sẹ́nu ọgbọ́lẹ̀ kájàcha mẹ́kọ́lọ́ yìí adọ́wà tọwọ́ ò sọ àfọlọ́tẹ̀ ìnùnú ọ̀nà jùkọ̀ tógó jùkọ̀ lọ́pẹ́ mọ́ mú dọ́mámá aráfàmẹ́ lè tógó nígbà dì ìhò lè pépé máa kọ́ máa kọ́ gbálí gbálí wà tó àkú omẹ́ lè kàlẹ́kà yá hàn àgbẹ̀tọ̀ pọ́ ányá mú dọ́lẹ̀ ní ti amẹ́ríkà kọ́ lómi ilé kékeré ìwọ̀n àdénú zàlìkì ó lé ti lọ báyìí ń kéke àmàdé tọ́lọ́nà àfọwúlétí lè kó etí mẹ́mi lè wà tó àmẹ́ hlẹ̀ tọ́ wà tó àkú ẹ̀dú omẹ́ lè kàlẹ́kà yá hlẹ̀ mi gòdùgòdù tọ́ wà sọ kúpọ̀n tí ní wo má vi aṣọ nọ mi kúpọ̀n lọ yá ná lómi dọ́lẹ̀ ní ti mi àkọ́ kóló fínni mi àbẹ́ kọ́ ẹ lọ ìdí mi àpọ̀ ẹ̀ mi àṣọ lọ́nà kóló àmẹ́ kọ́kọ́ nùí dé aṣọ nọ àmẹ́ hlẹ̀ tọ́ ó nà va lómi gbọ́ ẹtẹ ìyígbèdò àṣì ti so àkọsúdọ àkútì pẹlúkú fídó lámẹsẹyàn ò gbọ ilé kadodo mẹkọrọ ìrádọ àtọ o.
1: Ne pikla kale gunko genchi ma nyi nyare ke ku bomo le to to ku tebe anyi muri ye fe wo ku ile ba se be ke to ku gen de re ne ye ku tu bo ya pe te wo le tu le ke che che che che ni yo ro ku se be wo ku ye pu ko nu le yo wo ku ye le ba se be ke ya san wo ta bo yi ke ta se sen ke wo le fe tu fa ke sa ne ke primata te lu ju ba te mu ni e ku ro ru ju ba te mu ne ju ba wo to pra pran blese bu o kui te atakpa me anake mene ke lengke pulo purwer bekende bekende kola sokode mene ke lengke pulo dapangu mene ke lengke ko ke tiliri chivye mene ke lengke pulo mete mele etinine i ke felak febi kwe wukunle kasa akoro akoro ko fisa vle le sebu o kui sa kalola neye ufale kata ite ke ule fekara mene ke lengke pulo mulome mu muye mena bale o kui la ber ke motu mu ya woro le mlek bunke du wo we la nyare bire wo wo kure dir wo wo nyare bire lo chungulu pe wesa uluru abai mena faru we ko la yiri la we le mi buru buru

ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́ sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ́ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lọ́wọ́ amọ́di ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn a máa gba ni kúrò lọ́wọ́ amọ́di ibà. Olùkéde alá.

0: ìkéde pàtàkì lọ́kùnrin lóbìnrin gbogbo ọmọ orílẹ̀-èdè yìí dájúdájú ẹ ti fi orúkọ sílẹ̀ nípa pípín àwọn àpò ẹ̀fọn tí wọ́n ti fọ́n ogun sí èyí tí ìjọba orílẹ̀-èdè yìí fẹ́ pín fún àwọn ará ìlú ní ọ̀fẹ́. Ọ̀nà méjì ni ètò pípín àwọn àpò ẹ̀fọn náà ti wáyé. Ìgbà àkọ́kọ́ láti ọjọ́ 14 sí ọjọ́ 18 oṣù yìí ni wọ́n pín fún àwọn ará ẹkùn Àríwá, ẹkùn Àárín, ẹkùn Ẹ̀sà Òkè àti ẹkùn Gúúsù. Ìgbà kejì ní ọjọ́ 24 títí di 30 ọjọ́ oṣù yìí bákan náà ni yóò kan àwọn ẹkùn Kàrá àti ìgboro ìlú Lomi àti agbègbè rẹ̀. Tí àsìkò pípín àwọn àpò ẹ̀fọn náà bá ti tó ní ìkẹ́ àyín, ẹ mọ̀ jáfura kí ẹ gba ọ̀nà àyè tí wọ́n ti júre fún yín nígbà tí wọ́n ti wá gba orúkọ yín sílẹ̀ níjọ́sí kí ẹ lọ sí ọ̀hún. Tí ẹ bá sì ń lọ, ẹ mọ̀ gbàgbé ìwé pélébé tí wọ́n fún yín kí wọ́n lè mọ iye àpò ẹ̀fọn tí wọn yóò kó fún yín lọ́fẹ̀ẹ́. Tí ẹ bá gbàgbé ibi tí wọ́n júre fún yín, ẹ tètè yára lọ sí ilé ìwòsàn tí ó sọmọ yín kí ẹ lọ béèrè. Kí á sùn ní abẹ́ àpò ẹ̀fọn, ó dára gidi, ó máa yọ ni kúrò lámúlọ́wọ́ àmọ́dí ibà. Yìí sì tún mọ́ fún gbogbo ìdílé olúwa rẹ̀ ní àlàáfíà tó péye. Àpò ẹ̀fọn á máa gba ni kúrò lọ́wọ́ àmọ́dí ibà. Olùkéde alákòóso ètò ìlera àti àwọn olólùfẹ́ wọn.
1: Ó ń kọ́lá àtàmọ́lá tó kọ́kọ́ ní ìtàwọn ọmọ kéèké ìyàtọ̀ bá ti ṣe kéńgárí ká tòtẹ́ ní iye ìtẹ̀kẹ́rìgbà mi pátẹ́kẹ́rì ló ń kẹjọ́ tó tẹ́nà mẹ́ yàtọ̀ tàbí tẹ́nì nà mẹ́ ó tàmúlá ní torí ẹ̀tọ́ omi yà. Ìyá kó àbúkù ti àdá nì bàbá tó dára kó tẹ́nà mẹ́ yà kó jẹ́ bá jẹ́ tó bá tẹ́ ní iye ìtẹ̀kẹ́rì nàání. Kapa ye ni yeda pi yeda di ni ni utang uti ngai ye ni aga bapa tu tak jana pam utang uti aku sih aku tak tu tak utang uti aku sih kaya ada pam aku utang uti aku sih aku tak jani tu ye utang aku sih aku sih kade ni ye tu utang ye mburi ye pi sih ada kuane kapa ye pi tang sih aku utang ube ni kara aku utang aku sih aku sih aku tak do momo dah dia utang ni aga tu apa hari dua sih ada sih kapa di tenir boi ibu kan dua tu ni aga lagi biasa kaya nam mebeli boleh kadu dua mumam aku tu nam me ya dengan aku tiada mum kumu bakina akina adu ngai ye tak tu dia pakai piku kepala nak ni aku hanya baju ada nam me ya aku apa adu ada ni aga tu kamu ada tu mumam muda panji adu kada kita kamu kada tu ni aku tu ini sih aku ni ini tu pan nanti tu lah tu tahu mana aku tu nanti.
2: Can we do it again? Yeah. You know when you do things for God, you must do them bigger. So we're going triple. All right. Listen to the whole flow now.
3: Yeah.